0: owó lọ sí mu lẹjá ẹ ká lẹjá ló jarọ ní àyẹ pé má sí mu wá bí a bí yá mi kọ mẹgbẹ lọ wá. Ọmọ láyé ibi àwọn ìlú ọmọ mi jánu kọ fún kàrẹ wọn àti gọmọ láyé mi ká ìwé yàn kò já mọ kọlẹrì pa ọmọ láyà. Mana po new moon, pole kwao malaya. Mana po new moon, pole kwao malaya. Kay wi di angun e rege go nya rene keno. Ai te wo, a cho pe ge ri wang pa. Nen un bole pulo e ni sha. Ni ndo ake.
1: Pillon chunkere wer kwaro. Pillon chunkere wer kwaro.